0: wọ́n ti plan Ọlọ́run wa lo ADC to the governor of Oyo state.
1: ADC to the governor of Oyo state.
0: Ó kàn wá sí station yẹn ni mi ìdẹ̀ ṣe máa lọ station yẹn ó wá wá ló wá DPO wá ní kókó wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ṣá wá mo ṣá ṣàlàyé fún un ló wá gẹ́ẹ̀tù náà pé ó mọ ẹ̀gbọ́n mi all of a sudden ló dẹ̀ pe ẹ̀gbọ́n mi yẹn ìyẹn dẹ̀ wà lamẹ́ríkà ó wá ní kọ́ dá ẹjọ́ yẹn dúró di òun pé òun máa fún wọn ní owó yẹn ọlọ́run dẹ̀ bá mi ṣe ó san gbogbo owó yẹn without stress owó yẹn ló dẹ̀ jẹ́ major one tó ti fún mi ní blood pressure
1: nínú kínní
0: nínú gbogbo 50 million owó yẹn ló hit mi jù tó tún hit dáàdì mi because true dáàdì mi mo fi gba owó yẹn lọ́wọ́ ẹ nìyẹn so ó ti fún dáàdì mi ní blood pressure ó ti fún mi blood pressure ó ti fún mọ́ mi everybody ṣá ń gbàdúrà lórí ọ̀rọ̀ owó yẹn kó tó adé pé ọlọ́run gbé ẹni yẹn dìde tí owó yẹn fi 5 million fi jẹ́ sísan
1: ó san 5 million
0: ó san 5 million nínú gbogbo owó yẹn.
1: ẹ̀yin ọmọ pé ń bọ̀ ń bẹ́ o.
0: èmi mọ̀ pé adc mi bá mi ṣe mọ adc yẹn rí.
1: àmì ìmọ̀nàbí tí ó gbé ọ̀rọ̀ ẹgbà tó bá ku ìṣẹ́jú kan kí ìtọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ lára rẹ tó bá ku ìṣẹ́jú kan kí wọ́n ní kọ̀ tán dì rẹ kan sí àmì dáadáa ọlọ́run òjijì yọ yọ sí ọ. Òjijì kọ́ yọ sí ọ. Kí ẹ̀mí mímọ́ kọ́ bí ọ wò yóò gbé ọ níjà lórúkọ bàbá tí ọmọ àti ti ẹ̀mí mímọ́. Intangeli rẹ lè ṣe nìyẹn nígbà tó kù kínkínní kí tọ́ oníyẹ̀yẹ́ ọgbẹ́ gẹ́ngẹ́rẹ́ tó ẹ̀sìn ọlọ́run sì yọ. Ẹ já lọ church ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ join wa ẹ bá wa ń bẹ̀. Láti ìwórodì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà ẹbìnrin chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn sà má mi ní tàn yín jẹ òní lónìí jẹ ìsìn kan péré láṣẹ lónìí ọjọ́ wednesday ìta bá ti lè parí títí 10:30 ẹ̀yin àyànfẹ́ oníkálukú ọ̀lọ́ sinmi àwọn àwọn bíríbírí o now ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá àníṣe sábìsì ńrọ̀lẹ́ lónìí bógo ṣe ń jẹ ti ọlọ́run a ṣẹ̀ parí 7:07 ni and kí n wá mọ́ tàn yín jẹ gbogbo ẹyin àyànfẹ ọsẹ yìí yóò jẹ ọsẹ mọ ni gbàgbé fún ọ ẹ wo mọmọ yìí náà.
2: Orúkọ mi ni Nafiu Rukayat.
1: Nafiu
2: Rukayat.
1: Nice.
2: Mo dúpẹ́ fún ọlọ́run ọba pé ìgbà tó di October 1 ọkọ̀ mi ẹyin kan fẹ́ ra mọ́tò fún ọkọ̀ mi so nígbà tí mo wá sí bíbá yìí bàbá mi sọ pé nǹkan tí a bá fẹ́ kí ọlọ́run ṣe fún wa kó tó di next year mo wá gbàdúrà pé kí mọ́tò ọkọ̀ mi kó jáde ìgbà tó di ní October 2 ọjọ́ kejì jọ yẹn ní ọ̀sán tọkọ mi ṣe pè mí nìyẹn pé ọ̀gá àwọn tó fẹ́ ra mọ́tò fáwọn pé ó ti rà fáwọn mọ́tò 41 million fóònù ni so torí àwọn tipa
1: ni
2: fóònù mọ́tò tipa
1: sí táyà
2: bẹ́ẹ̀ ni
1: ìyẹn ó ní o
2: so ìgbà tó di wednesday tó lọ òun ni a lọ síbi bẹ̀ tí wọ́n ṣe ròyìn ọ̀gá yẹn pé ọ̀gá yẹn burú tó bá ti dé ibi bẹ̀ kó sákúnlẹ̀ sílẹ̀ mo ṣe gbé òróró nìyẹn
1: tí mo ṣe fún
2: anointing oil so ọkọ mi náà láti ọ̀dí tù yẹn ló náà ti ń lo anointing oil torí wọn kì í gbà kí yẹn ká wá sí ṣọ́ọ̀chì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń sọ pé
1: gbọ́ pé wọ́n ra mọ́tò fún wọn wá fi yín lẹ̀.
2: no ìgbà tí kó tó di pé wọ́n fẹ́ ra mọ́tò fún wọn lẹ́ni yẹn ti sọ fún ó ti promise wọn tipẹ́tipẹ́ so bíi kí wọ́n débi ibẹ̀ kó sọ pé kì í ṣe wọn mo fẹ́ gbé fún ẹlòmíì máa gbé fún ó sàrùn ìgbà tó wá tí mo ṣe fún wọn ní anointing oil nìyẹn pẹ̀lú tá a bá ti ń lọ jesus tí wọ́n máa rán mi lómi wọn kì í fẹ́ gbọ́ gbogbo nǹkan báyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ohun gan wọn máa jí mi pé ṣe ẹ lọ́sẹ̀hún sẹ́hún yín ni ó lọ bàbá rẹ nígbà gbowó mọ́tò ó máa fún mi lówó mọ́tò àwọn wọn jí mi nídàájí nípa ọyá tètè mọ́ ọ lọ
1: ọrí ọdọ bàbá rẹ
2: ọrí sọdọ bibẹ so ohun èkì fẹ gbọ tẹlẹtẹlẹ ṣùgbọn ní ìsinyìí mo dúpẹ fún ọlọrun ọgá wọn yẹn ó ṣẹṣọ fún wọn pé kí wọn mọ gbé mọtò yẹn lọ 41 million ni wọn ó rà fún wọn nígbà kí wọn mọ dáwó padà.
1: Díẹ̀ díẹ̀.
2: Òun gan ló pè mí pé kí n bóun ṣe testimony rẹ̀ àwọn ni ó sẹ̀ǹjẹ̀ sí mi ní ìsinyìí pé kí n bá wọn ṣe testimony
1: rẹ̀. Bóyá lọ́ba ń ṣe testimony
2: bẹ́ẹ̀ni
1: ọkọ yín ti bọ́ ń pẹ ẹni mo fẹ́ rọkọ yín sunday náà wú ẹ̀ bó ṣe jókòó. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe kígbe mọ́ dìde wà á kàn lanu wà á pe bàbá ebí bàbá ẹ̀ ni. Bàbá mi ìwọ ni bàbá mi olùrànlọ́wọ́ tì mí ẹ jẹ́ wọ àwọn tí a lè sọ̀rọ̀ náà yìí méjèèjì Jesu oluwa wa ebi owo yen lori bati baba yen ni e pariwo pe Jesu sanu fun mi baba to wa su sike je mi na ki pe baba sanu mi hallelujah bi mo se kigbe niyan so ase baba kan wo mi bi mo se wa sin baba yen lo o kan ko letter si mi ni o ni mo ti fun yin 100,000 ke lo fi ki yawo yin o fi ba yin se be emi ni n ba wi in mo pe won wo mi won ni mo wo yin nisin won kan send e mo kan use text message ah mo ni baba inu service mo wa o mo ni sugbe yi na da eh iwo na e ma send e si o o kan se n pe le send e tan in le in like wa send 100 ki won bi ba nse be o be tin je tan nisin ni pe 100 se bi mo se ri owo yen mo kan wo bayi pe apere le yi o eyin mewa kan be nbi kilo eje n tanche eyin 100 nbe nbi kilo to su ala ti o don lori phone o di ashe mo nawo si ba ngbe kan yen ba ngbe lo truck yen si mo nbo mo nawo si fun oko yin ko ni jam lowo e lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi mọ́ ó dàṣẹ yes
2: ìgbà tí ó ń agbédé ní ọjọ́ Thursday so ìgbà tó jọjọ́ Saturday omi 7-7 yẹn àti holy communion mo wá dà sí fúnra wọn wá ní òun ni màá kọ́kọ́ fi fọ mọ́tò yẹn nù òun náà ló dẹ̀ kọ́kọ́ fi lọ fọ nù so ìjọ Monday yìí ni mọ́tò yẹn ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ iṣẹ́
1: ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti níjẹta
2: bẹ́ẹ̀ni
1: yóò mọ mú wá o
2: àmì jésù
1: ẹ̀yin go change tẹ́ sanra wa
2: àmì
1: ẹ wo bọ́lá mi ṣe ń ṣe áńgẹ́lì ìtàn wọ́n sì tún lè rán sí o gbogbo àwọn tí mò ń sọ yìí wọ́n áńgẹ́lì sí wọn ni o ọlọ́run bá ń gbọ́ àìmọye ijọ́ tó ti ń gbàdúrà pé olúwa mo fẹ́ tí ó fún mi ní car instrumental tí mo gbà ní instrument bẹ́ẹ̀ ṣe máa sọ bọ̀ lẹ́yìn àdúrà tá a bá gbà lónìí èmi mo jẹ́rìí èmi mo jẹ́jẹ́ pé máa fún àwọn 3,000 ní anointing oil lágbára ọlọ́run ní church lónìí bàbá ti ń jáde ẹnìkan ni mi ò tí ì gba pépà tèmi náà o tí màá sọ sínú omi bọ́lọ̀ ń bá fún ọ ní agbára láti join ẹnìkan níbo ni prayer wa lórí facebook lónìí 6:30 náà ni ẹ bá wa tá à ń ṣe prayer lọ́wọ́ church a wà ń bẹ́ẹ̀ lágbára ẹni tó láyé àtọ̀run orí facebook àtorí youtube nìkan màá wà láàárọ̀ yìí ẹ sì já mọ̀ wò bóyá wà lórí tiktok náà ẹ jẹ́ mọ́ fi lè ṣe lọ aago mẹ́ ẹ jẹ́ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí service lónìí ẹ tètè dé church ní aago mẹ́jọ ẹ bá wa nù àdúrà bóòdé méje bóòdé mẹ́fà bóòdé márùn ọ bá wa nù sọ́ọ̀sì ìgbà tí ó bá fi ẹ kúkú jẹ́ adé ní méje ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ ẹ mọ̀ bá wa ń bẹ̀ iyago tó bá dé but ìsìn kan péré láṣẹ yóò sì parí sí 10:30 lónìí ẹ jẹ́ mọ́ fi lè ṣèlú engineer.
3: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́sàn-án
1: ọkọ yín ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀
3: anna ayọ̀ní láti matogun lẹ́kọ̀ọ́
1: lẹ́ti wá
3: ben
1: nice.
3: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run bá mi kọ́rọ̀ ilé yìí lákọ̀parí
1: ẹ ti kọ́ tábù sẹ́ǹtì tẹ́lẹ̀
3: yàrá kan tá a ti kọ́ láti 2009
1: lẹ́ti kọ́ yàrá kan
3: ben ìgbà tó wá di 2022 mo wá fẹ́ sẹ́ǹdì 8,000 sọ́jà ọ̀dàn ọjà ọ̀dàn lọ́nà láàárọ̀
1: ok
3: mo wá mú ìwé tàfi máa sẹ́ǹdì owó májẹ̀mú mo mọ̀ pórí ẹ̀ ni mo fi ilé mo bá sẹ́ǹdì ẹ̀
1: ẹ bá sẹ́ǹdì 8,000
3: síbí
1: lowó bá bọ́ lọ ṣọ́ọ̀ṣì
3: lọ́wọ́ bá bọ́ sí ṣọ́ọ̀ṣì
1: mo
3: bá bẹ̀rẹ̀ sí ní rò pé kí ni mo wá ṣe báyìí ọlọ́run ta ló fẹ́ bá mi gba ọjà jáde mo ṣáà bẹ̀rẹ̀ sí ronú mo ń
1: gbàdúrà
3: gàrí èlùbọ
1: lè mọ ta 8,000 wá yọkù nù ẹ
3: mo ṣàṣe bá mi gbà lọ́jọ́ náà nìyẹn ni mo bá pe ọmọ mi ọkùnrin kékeré mo ní mo fẹ́ sẹ́ǹdì owó sí ọjà o pé ṣọ́ọ̀ṣì ni mo dẹ̀ ṣe mistake tí mo sẹ́ǹdì ẹ̀ sí o ó ní kí n má wọ̀rì ó ní gbogbo àtijọ́ ìta tí ń tà náà kí ni àìkílẹ̀ ṣe ń bẹ̀ mo bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́mọ yìí ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn láti 2022 ló bẹ̀rẹ̀ sí ní bá mi parí ilé yìí
1: ṣe ẹ parí ẹ ni
3: wọn ti parí ẹ o a ti kó sínú ẹ
1: ẹ ti kọ tán
3: bẹẹni
1: owó tẹ ẹ ṣèṣì san sí wọ́n mọ̀ ti tó pa wọ́n mọ̀ ti fọ́ níṣẹ́ ìyàwó ẹ̀ báyìí wàá mọ̀ mi rí ni gbá gbogbo ọ̀nà ọlọ́run mi gbá gbogbo ọ̀nà.

ọwọ́ yẹn lórí ìròyìn ayọ̀ kan wọ́n fi hàn mí yẹn. Ohun tí ènìyàn bọ́ ṣe láṣetì, ohun tí àwọn kan dọlọ́n sí lórí ayé rẹ̀. Ọlọ́run ò mọ sọ pẹ̀lú àṣẹ pé láti òní lọ kí ẹ̀mí mímọ́ kọ́ máa ṣe fún ọkọ rẹ̀. Wo Olúwa sọ fún mi láti ọ̀sẹ̀ tó kọjá, ó ní màá bẹ̀rẹ̀ sí ṣe kò ṣeé ṣe. Kò ṣeé ṣe kan ní fi hàn mí yẹn. Gbogbo kò ṣeé ṣe ayé rẹ̀. N tí wọ́n pè ní mistake, mistake mọ̀mọ́ pè, àṣẹ ni ó parí iṣẹ́. Gbogbo kò ṣeé ṣe rẹ̀, gbogbo àṣìṣe rẹ̀. Sista ìjọ ṣe àmì kó tó dalẹ̀ kó di ṣíṣe ṣe. Lójijì lọ̀rọ̀ rẹ̀ gbọ́. Màmá kò ní pẹ́ tí wọ́n ra mọ́tò fún yín. Ẹ̀ẹ́dùn ní mọ́tò. Sọ́mọ tó bá yín kọ́ ni. Ẹ mú wa. Kò ní wálẹ̀. Àwọn yòókù náà ò ní wálẹ̀. Onú ọjẹun ọmọ o. Ó ṣe gan o. Nice. Gbogbo ẹyin ara lé ìwọ náà jẹun ọmọ. Ẹ̀wọ̀ tó mú testimony ìyá yẹn jáde. Mi ọmọ tó ṣe tó fi ní àkúwọ́ sílẹ̀. Tó fi jẹ mọ̀kútùn látọwọ́ áńgẹ́lì. Kí ẹ̀mí mímọ́ kó sí ojú rẹ̀ sí. Ẹ̀wọ̀ mi ò tiẹ̀ lé ìròyìn. Gbogbo oríṣiríṣi nǹkan tí ẹ̀mí àwọn wòlíì ń ṣe. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan ni wọn ò rí áńgẹ́lì yọ sí wọn. Kì í ṣiṣẹ́ kankan fún wọn. Ẹnìkan ní kí lọ fà á. Torí pé wọn ò tí ì di ajogún ìgbàlà. Nínú ìwé Hebrew chapter 1 verse 14, bí Bíbélì ṣe sọ́nà mo ṣe jù ú lẹ̀ yẹn. Ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ akọ ni wọ́n bí tí wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn fún àwọn ajogún ìgbàlà. Ìwọ tó o bá jẹ́ ajogún ìgbàlà, áńgẹ́lì ó wà dọ̀ rẹ̀. Ó lè mí fi ń bẹ̀ yín o. Ìyanu tó ga jù tó lè ṣẹlẹ̀ sí ọ ni pé kó o dá Jésù Olúwa mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àtolùgbàlà. Òní lọ́jọ́ àánú, ẹja lọ church. Ẹ̀yin 3,000 kan tí mo ti sọ ìlérí fún, màá fún yín. Because a tún lo àánú tí wọ́n yìí. A sì tún lò lónìí náà, a sì tún lò. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run títí ọ̀sẹ̀ yóò fi kanlẹ̀ ni. Àwa ti dé church látàná Tuesday. So ẹ̀yin tẹ́ ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí náà, ẹ máa tètè bọ̀. Ẹ dé títí 6:37. Nígbà tí ọba ìdí 10:30 a ti kúrò ní church. And mo gba Ọlọ́run gbọ́ pò ní ọjọ́ àánú wà ara àánú gbà. Ẹ̀yin wo lẹ fẹ́ sanre àánú? Ẹ̀yin tẹ́ ẹ rí ìdá mẹ́wàá lánàá tó rówó lánàá, san ìdá mẹ́wàá rẹ kí gbogbo èèyàn wá rú ẹbu àánú. Ọlọ́run jọ jáńgẹ́lì mi ó sàánú mi. Ìjọ kan lọ kájú àdúrà. Account number ni fún ọmọdé àtàgbà tó fẹ́ rú ẹbu àánú. 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí ìyàn bá wọlé ẹlú eléyìí 2017-4290-47 2017-4290-47 First Bank nìyẹn. Comfort Life Mission International ló ní ó gbé jáde. Gbogbo ọmọ ọlọ́run ni kò rí gbogbo àánú. Mo ti máa sọ tó bá ti dọjọ́ Wednesday báyìí mọ́ fọre àánú ṣeré. Ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí dà, ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀ jẹ́ kí n gbàdúrà. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín náà ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé yín. Káráńgẹ́lì sí yín. Ẹnìkan ní wòlíì, ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kàkẹ́ tó gbàdúrà? Ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ní ìwé Psalm láti 31 títí wọ 36. Psalm 131 títí wọ Psalm 136. Psalm 131 títí wọ 136. O ní àrífẹ́ ìparí ìwé Sam. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ́ mark wedding anniversary yìí. Ẹ jẹ́ ń fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí. Oríire ni wà á ṣe. Wà á gbádùn ayé, wà á tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́. Márèjì rẹ ò ní dàrú. So wá rí bó ṣe lé lọ́dún kan sà, bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà. Ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá. Ó wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo nọ́mbà ìjọ loud kó neat 080-88-71-65-66 Ẹ send the message yìí, ire àtànú kọ́ bá yín. You are blessed. It is well with you.